ẹ̀tẹ̀ sọ sáà kò sí sóbi musẹ̀ dùyàbá náà ṣàṣì àṣọ kama fọkùjàṣọ ẹ̀yìn àjà rìjẹ́tì báàkú ń pọ̀ ọ̀n sábẹ̀ kan activator ẹ̀yẹ́ ẹ̀dwumasẹ̀ nkùnà nàní pápá ẹ̀yẹ́ ntìnà wúdọ̀ ntọ́sù ànásọ́dọ̀ jẹ́ náà tàbí pt